0: ọ̀rọ̀ fún mínísítì ọ̀ṣẹ́ múgbẹ́lẹ̀ ọjà lábàálẹ̀ àwòbọ̀yẹ sáré mu nígbà tó wá rí ni pẹ̀lú wíńdìngọ̀ gbogbo wa máa yẹ
1: wọ́n ní
0: ọtúbà lábà lápáńdà owó àkáńdà
1: wọ́n ní
0: lábà ọtúbà lábà affordable for the street iṣẹ́ bákáìdà ọdí èṣù àwọn táìsì wọ́n ti bá sọ́ni tó pẹ́lá fún mi wọ́n jọ sí mi sí
1: tẹ́kínọ́bàtà
0: padà yìí
1: wọ́n ti síkè lórí
0: yìí.

ọ̀rọ̀fì mínísítì mọ̀ṣẹ́ mú bẹ̀lẹ̀ ọjà lábàálẹ̀ àwòbọ̀ ìta ewu nígbà tó wá rí ni pẹ̀lú wíìsì náà gbogbo wa máa ewu wọ́n ní lábà.

Wọ́n kò pọ̀ sí ibù, wọ́n lamẹ́ríkà ló wá dé tí ń bọ̀, wọ́n ní pọ́n wá mi ní London mò ń bọ̀, báwo ni wọ́n ṣe kọrin tí wọ́n ṣe yí gbọ́.